0: either that body don't really over to this about Bobby Baby, ever not letting me get a key CVA to the cash, a vibe on the Tomana. That may I get a more a binner or Bobby B, a key door, Billy over to your beer, not me, I get any kind of kind of say you are. Or you are kidding me, Mr. Michael Motel that I get all damn or the jar and lay. Any a bay sunu reja in a gayagi, if I tie that body no seno reja lay, Kenya on a sunu, ne lo beja than me or reja ki dag body, Kenya, never lo beja than me, eda ri, a be obole da ri of a be, eda roshie, a be dia ne lu, ne roshie, ne lo beja than me yagi, eki we e mi no dia ne lu, or e oki da tie gayagi. Ne lo beja da mi democracy o ki choin onu towa na ya do dagbare gbele obo to beja da mi e ki sabori o bo bebe o da chenya ke oni iru bo bebe na o de ri bi e wo yi primary school bi e wo ji primary school wo to ru mi wi oni bukina jina bi e di eno zile le bire si pe di gbe lo wi onu kina jina o ta bebe. Oyi, governor no ribo toy do mo de upe bolu. Oda robo ni oni iwona ni la domu bo na le of Skywise group. Dada menya he, e domu iwona na wari uto mai chi uto no me. Beja da menya he, miye ki ma ki chi ma ki choy vi oni uto e do lon se wana ni maji. Oye again a killer Lumului on a mere governavi o toy bini oye on a mujani governor o pavolu na leovi deputy Dennis idaho sada tigenyage o jami ni enebuna dore money he won an agbo sande eriobo regi ebo nidu o toy do genya ni eriobo itado money won an agbo genya o chien ebiari e kiman choin. We on the town margina or tabi or if federal government that house or protect that let me go or you talk the removal and never is so sorry on a mega eva high or that chain a be high sweet utori and okiro bob on that mega is saborona shandai on the minister of finance minister of economy taiwo oye dele. Or that target and a remnant and a family get that kiddie or damnate high in a wunasa or a kidda high. Who come on every massami in the dark body be a stamp by Nicholas Radio. But boom, very come, I also know about the bummer in Magna Flowers.
1: Divine Canamono. Abacomozo, no food reduced station and canna or is stamp by Nicholas. Nechesona. Never know about a bayonet, see, ne, you know, or to do good name, Kerosena, no. Makanye neme no butu, ni hasi nkoye neme eboye naga, gido sante nana. Kema lokma naga enazo, makoso bidu, kema libiye nabaga, kema kone bine si abata, ni hino budu nkano nime bu Nigeria adigunjo. Udo dire nundi ibu, eke na mono. Oyene koko anua anuga, nugu bachen kenta, afambo, anyamele good news kuchuku, ufungwane nungoke. Ogun den ka enwe no botin tabu nke isi bo akpogoku maka ndi bi na mburumburu obodo di ichi iche ni ne nime kontra anu abu Nigeria nku boda ekugoku si ebe owuna nono nanu ga tuturukwa kaadu no ja ton ton to election maka ntun ke na bia na afo na bia bia obulukwa emecha iwe ni ba kwasi hai ke emu ya anu aji bulonye ya chiae afana abia abia. Ya me ndi isi ochichi bulu kunta. Se onye obula. Obu ni irigu na afo ija tonto. Nagiwe totoro kadege maka ntunke na abia na afana abia abia. Nke ibu abu. Onye isi ochichi obudu nka anu abu Edo State. Etugu nda na ponde Skywise maka ego fami. Fatinyelu, nolo, nanye basa project Edo State. Nabo, ukbehulu, oni tunda na bo Skywise, maka fawupta ega po uku, 9 billion naira, maka onlundi nka po project Edo State. Nke tobo, ndị isi obodo n'aka bụ ndị gọọmenti etiti ekwugo okwu sinafa akwụgo ego akpọrọ afa 700 bilion naira ego faji ndị lụlụ fọlụ nabụ na bekee ndị kọntraktọs fa na-ekwu n'oge ugbu a na fa akwụgo ndị anụ ụgwọ maka echi niile onwe ozikwu onye faji ego ndị ewunu ụnaka osiwe ha n'ọnụ ka m wetelenu niuz na nkenke udo dịrịnụ ndị igbo. M na-echezọkwa na ebe ọbụla ị na-aga ebe ọbụla nwanne gị na-aga na gị bụla onye nche nwanne gị nwoke n'obodo nke nọ n'ime maka obodo adịgo njọ udo dịrịnụ ndị igbo. Ekena mụ n'ọzọ onye na-ekwu okwu anụ a bụ ofu nwanne m nwoke nke bụ anyamele good news Ugochukwu ana ebe okwu anụ a si apụta bụ redio steshọn anyị nke a na-akpọ Isan Binoculars udo dịrịnụ ndị igbo. Ọya dịrịnụ mma n'ụtụtụ, dịrịnụ mma ehihie, dịrịkwanụ mma n'abalị, udo dịrịnụ ọzọ ya gazie.
2: Ụdede oyi enyere wa n'ibi gbogbo tie ti mgbọ wa eyi na ileiṣẹ Isan Binoculars redio èyí tó kalẹ̀ sí ìlú rome ìròyìn ló ń dé sé tí gbọ́ yín gbẹ́ni bọ́lá gadé owó labí síwájú àti ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpè tún ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ ishan pàápàá jùlọ àwọn ará ishan northeast local government láti lọ fi orúkọ sílẹ̀ nígbáradì fún ètò ìdìbò ọdún tó ń bọ̀. Gómìnà Ọ̀pẹ́bọ̀lọ́ ti gbóríyìn fún ilé-iṣẹ́ Skywise fún akíkanjú àti ìfẹ́ tí ó ní láti gbé ilé-iṣẹ́ wọn kalẹ̀ sí ìpínlẹ̀ Edo. Ìjọba àpapọ̀ ti san gbèsè owó àjẹ́lẹ̀ tó tó 107 billion owó fún àwọn agbaṣẹ́ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìpè ti lọ bá gbogbo àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Asian North East láti lọ ṣe ìforúkọsílẹ̀ kí wọ́n lo àǹfààní ìforúkọsílẹ̀ tó ń lọ lọ́wọ́ tí àjọ INEC gbé kalẹ̀ fún ìgbáradì fún ètò ìdìbò tó ń bọ̀ ní ọdún tó ń bọ̀. Ìpè yí lọ láti jẹ́ kí àwọn tó bá ti jẹ́ àbí tó ọmọ ọdún 18 àti àwọn tí ó pa epo dà láti bìkan síbì kan àbí àwọn tí káàdì ìdìbò wọn ti bàjẹ́ tàbí àwọn tí ó fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbà kí wọ́n lọ fi orúkọ wọn sílẹ̀ nítorí pé ọjọ́ gbèdéke tí wọ́n fi sí ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí sí ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún yìí. Nígbà tí ń bóníròyìn sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Makomo fi èrò ọkàn rẹ̀ síta wípé kò sí ìtanijí tó péye nítorí pé ọ̀pọ̀lọpọ̀ kò mọ̀ pé àwọn nǹkan báyìí ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó wá rọ àjọ INEC àtàwọn tọ́rọ̀ kan pẹ̀lú àwọn olóṣèlú wípé ńṣe ni kí wọ́n tẹpẹlẹ mọ́ ìtanijí fún àwọn ènìyàn láti tètè lọ túyẹ́yẹ́ láti lọ gba káàdì ìdìbò wọn láti lè yan olórí tí ó bá wù wọ́n. Gómìnà ìpínlẹ̀ Edo ti gbóríyìn fún àjọ Skywise láti wá dá ilé-iṣẹ́ wọn sí ìpínlẹ̀ náà nítorí pé ó ní ìpèníjà òun ló jẹ́ fún àwọn ènìyàn tó kù nígbàtí ilé-iṣẹ́ náà wá dá ilé-iṣẹ́ rẹ̀ sílẹ̀. Ilé ìgbafẹ́ àti ilé ìtura nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó sọ níbi ṣíṣí ilé-iṣẹ́ náà olú ilé-iṣẹ́ náà tí ó wà ní ìlú Bini ẹni tí ó jẹ́ igbakeji ngom